0: kan vive wa kanu kwa bo. Na mi fondo. Menchewe. Ah, se Sylvie. Cho, wanche jetwe jiegbe. Baba chelo ya. Hakbele. Ntokpe do. Fite mite. Suru lere. Mm-hmm. O kambio de tena ya te tokple kpome.
1: Aono minami e ne soma
0: kpome. E na che awe. Oh! Flavo! Mi ya su kwa si kpo home bo. E do chasun e ton do vo. Bo jesu a do chasun tu e do vo. Bo ye ingba na we kwe dem bo a an ho ndudu ye ton utu. Ye no yi ho e ton bo. To hon to bo. Uo na du. Ni yesu na wakmonde. Mi na nyo ya su kwa si kpo e mi kanyi. In kwa te no yorodo.
1: Ahono.
0: Nsi yo.
1: Sita weni mi nyo ya su kwa si kpo e mi kanyi.
0: Ede utu. Ni mmondu ndo kpolo lo. Amo jere yin ya obo to home. Awagmonde bo do chasun to e. Awani e. E ho ve huwe jan we. An dunu. Dunu bo. E te ama an dunu we. Dunu bo. Be te ka we. Novi novi we no jimo.
1: Novi novi we zi bo ma te tanti mo.
0: E te yin kote. Yin kote a dona an lodi te.
1: A ono.
0: Nsi yo.
1: Ogwe hen go gwe a
0: to. Tu mo a to no enye ne. Ah. Babo. Era vema.
1: Who are today born? Emma ten. Eddie go. Who are today born? This better go.
0: And they draw no do more.
1: Oh, no they can do. But many years they do a bad when you see them. Many years see now you are so going to follow.
0: Ni awa mo kwe de vlavo ba e draw e bo alekmo. Ana chungpere dalo mene eme mo ni du nubo.
1: Wa ono. Asi kwa si pole ma sen.
0: But then you make a no na we men we na ho amasi. Ni a yin yon bo mi asu kwasi kpo bo e make a no na we. But ye yon lo e ma no na men. Yesu e na ho amasi ya kai sun lo.
1: Aho no ni mi wa asu kwasi kpo.
0: Bo
1: to po.
0: Bo
1: to a don to a utu se.
0: Asu
1: se na ho amasi na mi na zama.
0: E ta utu. Ye ni a din kwetu ya no ho amasi ni e we.
1: Aho no.
0: Nsi yo.
1: Nwe ni o do.
0: Be ni mi ma teron du ndo kpolo gba e do nana ndu du kwe pipe asi e do game e te o du
1: a po se we nu en sinu to sinu le na wa
0: so pe o ma kwe din we ni mo be dokun e ton le po jora yonu we
1: o mi ma le ndu kwe mi na to ko be na i dokun be ra yonu
0: le
1: je na po dokun to pe de pe e wa nde ta de du we no
0: pe be ma na we ndu du pon. Nsi yo. Kabi ya ma dunu e ton de pon gbere.
1: A jo to wa yin wo bo na wa ma de dodo no se ma do ku che na o.
0: Tegbe tegbe ya.
1: A o ma gbe we.
0: Tegbe tegbe ya.
1: Ganji mo
0: wa. A la lo. Bo ye re kwe din lo, ye re a Jesu kwe din lo a ma dunu e. Tin de bo du bo.
1: A ho no.
0: Nsi yo.
1: Ni e jro ni o. Na so de so ko se me kan, ji bo na ko wa ti bo ti a no ko ko me bo mi na bi.
0: Dokpo de ana ada flavo lo yin ho lo.
1: Gaji pataki sun ti ton lo wo, ko si de
0: pe yin. Egbeso yin sun ton wo.
1: E ma gbẹ̀rù ẹgbẹ̀rẹ̀ ni wẹ́ tó à ń lé fún àdàlọ́ àpò mẹ́ma.
0: A.
1: Ìyẹ̀ tó à ń lé owó ọdún.
0: Láàrọ̀ ẹ pẹ́ ní ajé kàmùchaka à ń sọ̀rọ̀ nítorí báyìí dẹ́gbẹ̀rẹ̀ bọ́n nǹkan jẹ́ máyìbọ̀ wa ẹ̀ fọ́ ma. Ní àwa àwa gan an rọ̀ adùnú dùnú wọn. N sì yọ.
1: Bẹ́tẹ̀rẹ̀ àlàó tó bó sọ nǹkan ọ̀tún ilẹ̀.
0: Ẹ.
1: Mo ma kà ní ọ̀tún ilẹ̀ náà dùn bí ọ̀wẹ́ tó bó ló tó bó sọ nígbà ìbáyì dẹ̀pẹ̀ tó wà má báyì dẹ̀ ní má mọ̀ dẹ̀pẹ̀ tó yà bọ̀.
0: Àbẹ́ àkùlé níyẹn ìbáyì nẹ. Tẹ́pọ́n bọ̀ dùnú wọn dùnú wọn. Dùnú bọ̀ nù àmà sí tó ilẹ̀. Àbẹ́ àmàkà dùnú dùdú ẹ̀tọ́ pọ́n wẹ̀ yà. Bẹ́ẹ̀ mà wà ní dẹ́nà wẹ̀ gbẹ́dẹ́ wẹ̀ yà. N sì yọ.
1: Ẹ̀mi máa ń máa dùn dúdú ẹ̀tọ́ pọ́n máa wà ní. Kò tán kí a máa ba ìdè à ń ba ìgbọ̀n a máa wo tó ń gbé wà.
0: Ẹgbẹ́sọ tán lọ.
1: Ẹ máa dúdú ẹ gbẹ̀rẹ̀ agbá.
0: Ẹ̀ẹ́n.
1: Àyè hàn bẹ̀rẹ̀ sọ àná dùn wọn àyè. Mo rà ń yọ̀ mẹ́tọ́ àpàtó iná dùn mú. Dídí àjùlọ náà dùn mú.
0: Mẹ́tọ́ àpàtó ìtàn dọ̀ mí tètè máa tẹ ọkẹ́ yọ pọ́lẹ̀ tán ní ndo ẹ̀ka dùn ndepe maa si wewe. Wà
1: á ń gan náà mi yé sọ̀rọ̀ bọ́ ní ẹ̀ máa pè mí náà gọ́ sí i náà àmọ́ dàda ẹ̀ tàn lọ ẹ̀ bẹ́ẹ̀ náà jẹ́ àti ẹ̀ dáńdá wẹ̀ dáńkọ́ ẹ̀ màá
0: lọ. Ẹ̀
1: àfọ tí ẹ̀ ń rìn.
0: Dùnú wọn.
1: Dùnú wọn tó
0: jọ. Bọ́ báyìí pọ́ bò nù àmà sí torí ẹ̀ báyìí pọ́ bò dùnú àmà dùnú bò ká ẹ tẹ̀dọ̀ dùnú wọn.
1: Àmọ́ àwọn mi ká tẹ́ sọ mo máa ń fẹ́ sí ọ̀rọ̀ rẹ̀ òkú
0: ẹ̀. Ẹ́ẹ̀ o nù ẹ mọ pọ́n mi tẹ tó gbẹ̀nà yìí gbajì tó ẹ gbé e nù ẹ ṣe mi tẹ ẹ gbé e ó kúlì yẹ tán lẹ́mẹ̀wẹ̀ mi nù de sanbù nà ẹ̀ kàn bí ẹ nà ẹ lẹ́wà ló gbẹ̀tọ́ gbẹ̀gbẹ̀nà yìí gbajì tó gan ẹ mẹ́ mi tẹ ti tọ́ di mo tó kọ́ yí ọ mọ́ nǹkan mẹ́ mo tó àwọn fi ẹ sà mọ́ nǹkan mẹ́ mo kà nà bẹ́ẹ̀ lọ ẹ má kọ́ lọ ní ẹ̀ma yí ní ẹ̀nẹ́ yẹ gan an nọ tẹ kákákákákáká gan an bá yí sùn tsúrò pò kọ́ ẹ̀ pò ẹ̀ náà zẹ́ àpò àtọ́njọ́ bọ́n án dọ̀ni dọ̀ dùnú wọn ẹ̀ gan an bá yí sùn tsúrò pò kọ́ ẹ̀ pò ẹ̀ náà ẹ̀mọ bẹ́lẹ́dì bọ̀ kọ́ náà yẹ́ dọ̀ ń mọ̀nà kọ́ ẹ̀ yà.
1: Àwọn òbílẹ̀ náà jẹ́ mi náà yín sí ilẹ̀ òkú ìdùnnú bọ́ iná dọ́dọ̀ mi lọ èmi tó dọ̀bọ̀ mi lọ́mọ ló ná náà èmi náà báyìí tó àpò ẹ̀tọ̀nà dé ti mà bẹ́ẹ̀ ṣe ní ẹ̀tọ̀ wọ́n àbí ní ìdílé jíro wọ̀ sí náà wọ́n bójú.
0: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta
1: náà ní náà èmi náà báyìí tó níbo báyìí tó.
0: Ẹ̀ẹ́
1: èmi náà sí náà débi yé náà èmi tó.
0: Ẹ̀ẹ́ yàn sì náà dọ̀ mọ́ mà. À bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ àánú àmà ń débìlú yé.
1: Òyìn
0: ẹ̀ wọ̀
1: òyìn
0: n sì yọ. Gbẹ̀tọ́ tó mọ́dín tó họ́ ta gọ́lọ̀ dín náà kú ẹ mahamaha. Kọ́dé ń dọ̀ yẹ̀wé. Bọ̀ wẹ̀ndẹ́nu ẹ wá dúró mẹ́dọ́ tó taká mẹ́tọ́mẹ́ kàbí gbẹ̀dẹ́ sọ́tì yọ̀dọ̀ abíọ́mì wẹ̀. Nàwẹ̀ náà báyìí dọ́ bọ̀ yún ẹ̀dọ̀ a máa dọ́kọ̀ ẹ̀wọ̀ ọ̀ máa kà zé dé pépéjọ́ a máa zọ́ wà wẹ̀. Dé àtọ̀ àjọ wa àmà yún ẹ̀rọ ẹ̀mí náà dùn dé mẹ̀wẹ̀. Àmà sá àbíọ́mì àzẹ́wẹ̀ ń dùn bọ́ náà yún ẹ̀dọ̀ mọ́ kó ẹ̀ máa sí wẹ̀wẹ̀ yẹ̀ máa ga zẹ́ déjọ́. Yẹ̀rá hó wẹ̀ bó tẹ àfíwẹ̀ ganuganu ẹ̀ tó gbẹ̀ lọ mẹ̀ma àmà yún ẹ̀wẹ̀. Tó fúnlẹ̀ dì yà. Sẹ́sì vì. Dunu ponu amasin to ile. Wa yibo wa.